0: wa yi ka otun ke yi ka osi olorun agbe oga iwo lo fun wa ni anfani lati ri 77 gbogbo eyan omo olorun e lo pale mo e ja lo 77 ipade agbara nla e wa dide mommy e dide daddy enikan ni ta gan ni ndun yi pastor dekunle epaphras woli yin ni ti ijo comfort life mission international ijo ti baba mi gbe kale ka si opposite wema bank ti midiri market gba gititun ni ilu ibadan but loni gbogbo wa wa jesus city enikan ni ni jesus city e to nbe ni yana koyi e dide mommy se le jajo ki hallelujah nla meje a si si ogo mejo enikan ni wa oni lojo keje ninu osu kejo bi awada bi ere eyin omo lugba lugba e tun tin lo su yi lo die die in ti o sele loni munu mi dun anywhere any place where you are somebody shout 7 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 77 gbogbo bi te ba ti ni anfani ati gbon mi e ja se ogo meje na ko je 77 gbogbo le e ki ogo meje o ya ogo ogo ogo ogo ogo ogo ogo fun mesaya e wa gbe owo yen lori gbogbo eni to gbo mi ninu osu to wa yi olorun yo fi yanu ato nje be owo in the name of Jesus Christ eyan eyan fe mo ti so pe nkan merin la danwo loni bo kin to su lo ese bibeli eyo kan ta ti mu lati jo Monday Psalm 77 verse 11 oni emi o ranti ise oluwa oni psalm lo so be se won na le ranti ise oluwa e wa gbo oni ni toto emi o ranti ise iyanu re atijo ma ranti ise iyanu e oluwa ni ka ran leti ise iyanu re atijo o wa fi nkan kan kun oni ko si enikeni to le ronu pada seyin tohun ni bewo ni onu otun eran mi leti ise iyanu mi atijo mo tun fe se iyanu titun olorun re lo so be mo wa so pe orisi iyanu merin ni olorun so pe won pin loni enikan ni merin ke mo tin dapo e a so nipa creative and nature miracle enikan ni kini je be iyanu ti a da ki la fi da oro bibeli ni ni atete ko se ni oro wa oro si wa pelu olorun john 1:1 ye olorun si ni oro na awa discover nu we genesis chapter 1 oro olorun so to fi da ile aye mi fe pada sinu yen ati so awon nkan ti won fi oro da o wa ni ta ba de jesus city loni gbogbo nti n ba so dun ni je ki oro mi ko bo si ori okuta aya fi gba to ba se yi ta ran ma so awon aso tele and ni kete ti n ba tin so di asha be creative and nature miracle so iwo to ba gbagbo ninu woli e gba oluwa gbo ni iwe mimo so o la ofese yin mule e gba woli re o le o si serere mommy nkan meta ni ma so oro si ma so oro si nu omi 77 ma so oro si nu anointing oil iti oluwa ni fun gbogbo eni to ba appear ti o je didi ati apere majemu igbagbo yen oluwa ni kin fi le yin lowo na o wa fi edidi kan ti o ni ko si eni ti nkan yen wonu ile e at anointing oil ato mi 77 ti o tun ba won me ibimo oni ki nkan po jade ki so gbolun jade ki pede si ikini niyan inu re a pede si loni awon atana le mi ti wa Jesus city awon eyan ri nta denwo e fi yen le a pede si gbeyawo yen oko ayan mo re o si jade oni so tele si awon egigun won yi loju ese woli isike si bere si so tele si egigun bibeli ni ariwo sita egigun bere si wara won a so tele si visa re loni a so tele si we igbelu creative and nature miracle e lo mura mommy oni 77 ipade e kan lo su ti mo waye iyen nikan ko oluwa so fun mi pe loni oloni ise iyanu keji ti a tun ri ti o tun sele pelu opolopo adua ti awon omo olorun ti duo is what we call healing and deliverance miracle gbogbo awon nkan yi lati gbe testimony along mi mo boyo nilo iwosan mi o mo boyo nilo itusile bibeli so nkan kan ninu iwe exodus chapter 15 verse 26 exodus 16 exodus 15 verse 26 oni I am the Lord that he let thee emi ni olorun to wu osan bibeli wa fi kun o ni lori oke si oni ibe ni itusile yo wa ati wa mimo ara le Jacob yo si gba ini won e nbo lori oke si oni loni e nbo ni Jesus city loni ilu Jesus bibeli ni oruko oluwa ile esu agbara ni olododo sawo be o si riyi deliverance and healing miracle ki se yen nikan sa oluwa tun wa se le ri fun wa mo so yen na lana ara ise eleketa ti o sele mo ni merin ni a soro nipa ise agbara power and victory miracle ise agbara yo se loni ki wa se yen nikan awon ise abami ise ti o sele ri ma jemu ise ami to le to soro gbagbo enikan ni se loni be ni merin lo lohun o se ninu we Joshua chapter 6 ari ni verse 20 ari ninu we Judges 7:7 iwe onidajo 7:7 enikan ti ki no member ni bi ti won ti lo torch light ati trumpet ati fere ti won fi se ogun ota ninu we Judges chapter 6 bi won ti lo ariwo ni verse 20 ninu we Joshua chapter 6 verse 20 ibi won ti lo ariwo lasan bibeli si so di mimo fun wa wi pe ki won fi se won fi ariwo segun ota won fi wo di ni bi ta ba ti jo ki hallelujah pon Jesus ti loni mewo farahan ki bi le beyan nikan mi o le lo ki le le kerin ti oluwa ni yo sele lati wo road ni ke ti wo moto to nlo si ikiri eleve so kale ni yana ko yi e ni de kire kan ni Jesus ti da won a so yin be oju titi lo wa be ba nbo lati gbogbo osun mami mo invite yin laaro yi si pade oriire si pade ti ogun logo ti mo ba Jesus olugbala pade ele ojo jimo ikan ninu awon ojo agbara lo bo si ago mejo lasi de adua laaro yi gba ti o ba fi di bi owo otu mo wa ro gba awe wa awe to n gba yen ki se awe ni o fun oni yanu but you o ni reti to kun niyan you are coming expectantly o n bo pelu ireti to ni agbara awon ti o ri yanu la awon ti oro won kala wan awon to n reti yanu ni mo ri yanu so are you coming mo invite yin daddy mo invite yin sir honorable mo invite yin e wa fi enu yin gbadua ati ibi ti olodun ti mu odidi alaije eyan to si n gbe soke ninu awon ipade 77 ko si to fe nu bere nbe ile agbara ni enikan ni ki wa ni number 4 eleyi ti baba mi olugo ajobo to lohun se ni provision and protection miracle enikan ni e tun wi ipese manti ta wa manti onje ni ipese lopolopo ati onje egbe owo lori gbogbo bi te ba tin gbo mi kamaya dabani abaduse gbogbo eni to ngbo mi mo kan foke ko mo sami gba pese gbogbo nto fe may God provide for you oluwa ni gbe nkan kan le won lowo gege bi apere ami pese je won gbe wole won enikan ni pese ninu we Exodus chapter 16 verse 4 Exodus 16:4 ibi lati ri olohun fura re ni owo iyanu toro jo mana ta lo so fun o pe asiri otu owo kan be ti won pe ni owo agbara to le da onje latorun won ni oluwa si rojo onje bo se so na niyan lati orun wa won le rojo owo ni olori ami ni ka wo kan fi si olara ki mo se be yen nikan bibeli so nkan kan ninu iwe 1st king chapter 17 verse 6 iwe 1st king 17:6 ni bi ti eye iwo bibeli ni o ngbe onje wa fun Elijah yo gbe wa laaro yo gbe wa losan yo gbe wa lale ti mo so tele si aye re ni bi to fokan si fun igbedide ki onje ko jade ki se be yan nikan o ninu we Daniel chapter 3 verse 25 Daniel chapter 3 verse 25 olu enikeni e mo gbagbe pe onje atabo ni ninu ina ileru bibeli so wipe won fe so Daniel ati won fe se Shadrach Meshach ati Abednego won fe dagan so won but lojiji enikeni ninu ina ileru o jade kaka ti won ile on bi ise enikeni oyo ninu ina ileru kaka ti wa fi bo sowo agbe nipa kaka to fi bo sowo wahala ati damu oluwa ni ka kigbe oni ka pe enikeni ninu ina ileru sare dide nowo soke wa ke enikeni ninu ina ileru ta le enikeni omo olohun ni jesu ni mo nso you see me lojiji mọ̀mọ̀ ẹjẹ́ ìfẹ́lẹ́ ìwọlé mọ̀mọ́ yìí ẹ sọ̀rọ̀ nípa iṣẹ́ àtijọ́.
1: Orúkọ mi ni Olúṣọlá Adigun láti Òjòdú
0: Lẹ́kọ̀ọ́. Òjòdú bẹ́ẹ̀gà Lẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹyin òkè.
1: December 7 ni first time tí mo máa wá sí orí òkè yìí.
0: Níbi báyìí 7.
1: Mo wá pẹ̀lú senior sister mi àti ọmọ wọn méjì àti ọkọ ọmọ wọn. Ọ̀pá ń ṣàní kí n jẹ́ à lọ. But mo máa ń gbọ́ program lórí rédíò mo ṣáà wà.
0: Nice. Màmá yẹn ni mo ṣáà wà. Ìwọ náà wà lónìí. Òní 7. Bó o ṣe ń gbọ́ mi yẹn tẹ ọkọ̀ létí tí n bá ti kú òun bí ní ìsìn jẹ́ à lọ. Ṣẹ́kítà ẹ bá ti dé ìwọ òdù ní Ìbàdàn ó popular gan. Ẹ kàn wọ mọ́tò tó ń lọ straight tí ń lọ sí Ìkirè. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànà kò tàbí kọ́ wá síbi wẹ́mà. Ẹ gbé mọ́tò. Ẹ aago mẹ́jọ láàtò bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Nǹkan ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ibi Ọ̀sun. Ẹnìkan ni a sì ń gbá àwẹ̀. À ń gbá àwẹ̀ sá. Àánú àwẹ̀. Apple ni gbogbo owó fi bírèkì lónìí. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi? Tọ́ ọ bá rí mi gbọ́ láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ san ọrẹ májẹ̀mú. Tàbí kọ́ kan wá nǹkan kan ọrẹ 77. Ṣé ẹ rí ọrẹ májẹ̀mú ẹ̀kan la máa san lóṣù. Òní náà ni the climax. Òní lọ́jọ́ tí màá sọ mọ. Ṣé wá ọrẹ májẹ̀mú yẹn bẹ̀rẹ̀ láti 2000. Mo máa ń sọ fún yín pé ẹ san tàwọn ọmọ yín náà kì í fi nǹkan kan ṣèyàn. Account number church ni 2017 42 90 47. 2017 42 90 47. Comfort Life Mission International First Bank or tẹ́ ẹ̀ bá lò yẹn lo ilé 1966 36 38 73 1966 36 38 73. Even kapo o ti san tẹ́lẹ̀ o le tún mi san. Ọ̀rẹ́ májẹ̀mú la fi ń ṣe program yìí. Kọ̀ wá sí bọ́lọ̀ ń ṣe ìrìn lófo. Ètò wá dáa jù. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ṣe tàwọn ọmọ rẹ náà. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ. Ẹ jẹ́ wọn fi ẹbọ bá mi dá májẹ̀mú. Àwọn míì san 10,000 ẹlòmíì san 5. But 2,000 láti mú sókè báyìí. Olùfẹ́ kì í sọ̀ ní láti bẹ̀rẹ̀ o ti pẹ́ o ti sọ̀tẹ̀ mọ̀mọ́ ẹlẹ́wà. Ọ̀ya ẹ jẹ́ mọ gbọ́rọ̀ wọn.
1: 2018 ni ọkọ mi ṣaláìsì. Inú ilé tajìjọ ṣe tá à ń gbé uncompleted building ni takọ̀ dẹ́kẹ̀. Àwọn ọmọ mi ò láìkí ilé yẹn bí ilé yẹn ṣe rí. So ìsídà kan lọ ilé sísà mi ní Korodu kàwá ń bẹ̀ àbí kàwá ń lé brọ́dà mi ní K2. So mo kàn make up mind me time kan ni pé ilé yẹn since tó jẹ́ pé ìgboro ló wà ní Òjòdú mo fẹ́ tà kí n lọ fi ṣe ìbòmí. Mo wá make up mind me pé èmi ò ṣe wàhálà à ń ra ilẹ̀ à ń ra cement wọ́n ṣẹ̀ wá ń já yẹ̀pẹ̀ ọmọ onílẹ̀ ń yọjú area boy fẹ́ gbowó kinní kan èmi ò ṣe yẹn o èmi fẹ́ ra ilé mi.
0: Nawe ẹyin wo le like wàhálà. Ẹyin wo le bẹ́ẹ̀ ra lé. Nawe ọ̀ ń gbọ́ mi lé tàbí òun wó mi àbọ̀ wà ń bí. Agbára láti dá ilé rà pa. Ilé tí Jésù ti dúró bí ọ. Bí àmì ẹ bá tètè ṣáájú wọn dọ́dọ̀ ẹni tí ń jẹ́ àmì. Lórúkọ Jésù ó yẹ pé agbára.
1: So ní December yẹn bí mo ṣe wá sí bíbà yìí mo yí bíbà yìí ipò 7 times lèmi àti sísà mi àtàwọn tajọ wá ní a máa yí but èmi kàn ń yí lọ́n tèmi mi ò ti ẹ̀ka.
0: Ẹ̀ka mẹ́ lùsì káǹsì.
1: Ìka mo kàn ń yí ń tèmi. Ìgbà tí mo fẹ́ lọ the 8-1 ni mo pàdé senior sister mi lónìí Akinode 7 ti pè. Ìgbà ta dé nu church everybody jókòó àsìkò àti sùn gbogbo wọn sùn.
0: So ẹ ti délẹ̀ ni lọ́ndì 6.
1: Láti délẹ̀.
0: Ẹ̀yin wo lẹ ti délẹ̀ láti lọ́ndì 6.
1: So lọ́jọ́ yẹn mo ṣáà ní kan jẹ́ kí n lọ the 8-1 pé mo ti ń lọ ready. Mo lọ the 8-1 a wọlé padà. Mo wá lọ dání kan jókòó sí ibì kan ní ẹ̀yìn yẹn. Mo wá ń sunkún sí Ọlọ́run. Pé láti almost 2 years ni mo ti fẹ́ ta ilé yìí. Tí mi ò rí tà. Ṣé kò ń ṣe pé bóyá ó ní nǹkan kan tí wọ́n ti ṣe sí orí bíbà yìí pé mi ò ní rí tà. Mo ṣà ń ké sọ́lọ̀ mo ń ké pẹ̀lú omijé lójú níbi tí mo lọ jókòó sí lẹ́yìn bẹ́ẹ̀ mo ń rí ẹ̀gbọ́n mi láti wájú bí ó ń wá mi káàkiri ó ń fojú wò pé ibo ni mo wà ni ò dìde mo kàn jókòó síbẹ̀ mo ṣà ń ṣe àdúrà yẹn. Ẹ̀mí kan sọ fún mi pé bí mo ṣe ń ṣe àdúrà yẹn ó ti ń gbà.
0: Ṣé o gbọ́ wọ́n fìlì ẹ̀yìn stanta pé ń dáhùn.
1: Pé ó ti ń gbà awon bi agents bi marun ni mo ko si ori ile yen pe kon ma wa buyer fun lati almost 2 years won ma wa won ma yewo won ma de be won ti like e won le ni job bye bye won ma se payment o to ba di join yen won ko change mind won ki lo sele bi mo se wa si bi bye ni oni koko adura mi gba ti mo wa si bi bye
0: nice awon wo ni ori iyanu awon ti oro aye won kalara so omo koko adura to fe gbe wa Jesus City mo kan wa Jesus City eyin te wa nbe ni isin mo kan wa si Jesus City mo n to fe bi se nse niyan o alaanu ni in le kan to ti setan laaro yi pepe yi o tun pon mo eje mo gboro mo mo ibo mo nbo
1: pe ile ise o ma lo se inu service ni mo wa ti konu awon agent yen pe mi gba ti mo sadura tan pe ma eyan kan yoju o won ni awon fe wo property yen mo ni mo ti fi ki ile yin lowo enu won lo sibe awon na ma ra
0: asen
1: bo se mu won lo sibe temi pada sile lojo yen to dijo keji oni won ti wa wo be o pe won ni awon like e won fe se payment eni to fe ra gan ko ti e yoju iyawo e pelu lawyer nikan ni won wa
0: toto ese ti o ko wo family
1: won pa irun ta leni to fe ra ile yi ti o yoju iyawo e very young lady oruko e lo fe
0: o ko iyawo e
1: lo fe fi ra property yen chani okay ko si wala ijo keji won make payment won sanwo won se everything I saw me by here ni ninu odun tutun ta fe bo si pe awon kan ma ra iye awon kan ma ko ni awon kan ma ra moto mo kisi so December yen ti mo wa bi December na ni mo ta property yen
0: nice se gbo nkan December ti an wa ojo ti ya yen wa na lo tan to ti fe ta lojo to pe oni to ba wa oni olupese iyanu ipese owo to ti fe san fisa to fe gba bo ba ti pade Jesu oni se iyanu oni na ni o se osu ina ni o bo pade mama e ma so lo tori time
1: mo wa so follow mo ni emi o ra ile o mi o gbele o ile lo jindi le mi fe ra
0: lo jindi lo
1: lati bi awon agent won tun bere cinema ba mi wa ile mi ti mo ma ra lori program kan te se lori radio eni obirin kan wa nbi pe okunrin kan fe ran lowo pe ko se pe boyo fe ni nkan kan se pelu e o
0: ibi iwo ti mo asu so mo gbo o ti lo ilaji program lo mo gbo ngba ma fe pari eya si ah mi
1: so be se so pe obirin yen ma ri okunrin kan pe o fe se lanu ko se pe o fe fe ko se pe o fe ni nkan kan pelu e olohun kokan le kon le ran si lati se lore ni ibi tawon agent ton tin wale fun mi kakiri won lo fi ile kan mi 4 bedroom duplex ah mo ni ko ni rent won pe eni to ni ile yen o wa fun ra re o mu ki ile yen wa o wa put iye kan si eni to ni ile yen o ni ah ah ohun ti so fe yen agent ohun pe eni te ba ti ri serious buyer to ti fe gba iye to ohun fe gba gangan ni ka sese pe ohun ko ohun mu ki ibi bayi wa e lo ni agent yi n fi lo ohun yi agent yen se woju mi ba won ni o ton bi te so di agent take care lati be
0: e ja si o soro
1: bi mo se bere si soro niyan pe ibi to ni rent ni mo wa sugbon gba ti mo ri bi ti mo like e pe ibi to dani mo gbagbe rent yen pe olohun a se source of income mi lati ibo mi mo like bi bai ti ina ba wo o po ni mi o loko ah bobo yen wo mi bai o re ah o ni sugbon iye ti agent yen fi lo hun yi iye yen kere ko hun lo ma ro when anyway tolorun ba pe ni temi temi na lo ma je gbogbo wa kuro nbe o wonu jipe nita mo wonu moto pelu agent mi o wa joko nu moto ronu titi o wa pe agent e o ni pe woman yen wa won yen wole lo ba e joko ti legbe ninu moto e ba soro mo ni ko ni ki wonu moto e je lo segbe mo wa lo segbe ni bi driver side awa soro ah won ni madam be se soro ninu ile yen ara hun se bakan bakan agaga bo hun se tun gbo pe eni opo ni tender toju omo meta without any help pe iye ti mo fi lo hun yen kin je ko hun dele ko hun discuss e pelu yawo hun pe because awon ti ri awon ti won ti fi nkan toju be lo ton ti fi lo awon pe ton ba dele ka fun won 1 hour ton ba ti ba yawo hun so o wa pe awon agent wa pe agent ni so ba se kuro nbe niyan to ni kaluku lo ba ti mo dele lale yen agent mi pe mi oni madam agent mi awon agent bobo yen ti pe o won ni iye ti mo so yen ki wa so
0: dai ah je n pa se feyin meji e meji le get e wa jefa wa rafa so anybody joko
1: iye ti bobo yen gbe ile yen fun mi to ba fe ta ile yen gogo gogo o ma ta ni times 3 or times 4 nkan to ta fun mi
2: eh
1: but oni bo won se kuro ninu ile yen ile to over 200 million nkan to hun lo se nibi to hun ko lo in fact olawon nkan kan wa nibe to hun ma ta mo ile yen go fun mi
2: ti o to ta mo fun yi be
1: won ni ko kuro nbe mo sha a sha make payment asanwo a se gbogbo e ngba temi na ma ko kuro nbi temi tin bo okay won fa won nkan bayi lesinu ile yen ton ta mo ile yen ibi temi na tin bo awon nkan kan ti mo ni be na emi na
2: mi na fi ile can you see life
1: emi na fun awon eyan ni december yen ni mo ta ile january eleyi ni mo ra 4 bedroom duplex yen tori ketra ni mi mo ti wo pe ti owo ba jowo mi bi baba se so pe eyan kan ma ko le abo ma ra le ko tun ma ra moto space bus ni mo need fun se mi bi mo se sanwo ile yen tan mo ra siena
2: change ku
1: tu se ku mo tun ra siena mo tun wo pe ninu owo ti mo ni mo ma ri rent ko rent o tun yo mo tun ra Hyundai Accent mo gbe fun driver kan ma fi se Uber kan ma deliver fun mi lososẹ
2: gbogbo èèyàn ni ó ṣe wàhálà máa kọ́lé ẹ̀dùn wo ìyẹn tí ń pè láàánú nìyẹn ọ́ìlì ń bọ̀ lórí ẹ lónìí ẹnìkan nínú ẹ̀yìn méjì mi mọ bí àmì yóò ṣe dún tó wàá jẹ́ ìfà.
3: bàbá mi ò ẹ̀ka àbáṣà o àkó ojúmọ́ ni o kọ àwọ̀ ẹ̀mí wò yọ rẹ̀ lágbọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ni ká sẹ́ndì tẹsítímọ́nì wa àtijọ́ mo tún wá fẹ́ sẹ́ndì mo pé ẹ̀ tí bá mi gbé tí mo ti ń sẹ́ndì láti ìjọba bá mi ẹjọ́ nítorí ọláyé bá mi gbé o mo dúpẹ́ fún ọlọ́run pé ìgbà tí mo jọ ìpè yìí ní 2020 lásìkò kòkòrò àtìgbà láyé mi ti yí padà inú tẹsítímọ́nì mi àtijọ́ ọkọ̀ mi lọ sí canada ọkọ̀ mi ra mọ́tò fún mi òrálé fún mi ọlọ́run tún wá mẹ́mí náà kúrò nípò tíjà ó gbomi lọ sínú ọjà bódìjà témi náà ní ṣọ́ọ̀bù tọ́jọ́ mi témi náà ń tajà láti gba 2020 ayé mi ti ń dára sí o bàbá mi ẹjọ́ bá mi gbé o.
0: náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó tún rí nǹkan ìpèsè àti àṣẹ ìpèsè tí ń pa kádàrà dà gbogbo ń tọ́ ń gbọ́ yìí ó lè ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ náà ń tọ́ bá mú kọ́ ṣẹlẹ̀ láyé ẹnìkan yóò ṣẹlẹ̀ tiẹ̀ náà ẹnìkan níbo ni kàn gba jésù yín tún sọ púpọ̀ ẹ̀ tá a bá dé 77 láàárọ̀ yìí mọ́mì ò ní 77 mo invite yín ẹ ṣe bí ìyá yẹn ẹ̀wùn tí ìyá yẹn ṣe ẹ̀yìn ilé tí ọmọ tó bá jókòó lé àṣẹ yẹn lè mọ́ kan ilé yẹn lè mọ́ ti ìdí títà dì sí but thank god bíbélì ní làálàá àwọn aṣiwèrè ó da olúkúlùkù wọn láàmú ó ní wọn ò mọ béèyàn ṣe máa jáde lọ sínú ìlú ẹ ń bá ti dákẹ́ n ti ń ṣe ó bá dákẹ́ mi ni waste àkókò láti ìwé ròdù yẹn ti wọ mọ́tò tí ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sàn ní yànàkó yìí tẹ ẹ bá ń bọ̀ láti ọ̀sùn tẹ ẹ bá ti dé yànàkó yẹn sọ ẹni jesus ti dà wọ́n náà wẹ̀ sí ojú títì náà ló wà. aago mẹ́jọ ni ìsìn wọn bẹ̀rẹ̀ apple láàfin break gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú ọrẹ kan tó special ẹ̀yin tẹ ẹ fẹ́ sọ ọrẹ májẹ̀mú tiyín náà lónìí mú láti 2000 lọ sókè kàn fi dín ọlọ́run ìpè yìí wò wá fi sọrí ní tó o bá fẹ́ ṣe tọmọ ẹ náà account number church ni 2017 4290 47 Comfort Life Mission International First Bank nìyẹn bíyìn ọba wọlé ẹlú eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission ló náà gbé jáde ẹ jẹ́ ṣe báyìí ṣe mọ̀ pé a ti parí báìbù kínní kan ṣẹlẹ̀ láti Monday lọ ẹ mọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ báìbù náà ni ẹ wá kúnlẹ̀ yan ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ jẹ́ a ti wà ní Jesus City 89 àgbẹ̀ àwọn àdúrà sókè lónìí mọ̀ ní gbàgbé iṣẹ́ ìyanu. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀ áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín áńgẹ́lì yín kọ́ wá bí èèyàn kó so nígbọ̀wọ́ yín in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 080-88-71-65-66 it is well. God bless you.